0: agbẹ tó bá dé ìlú olùgbé jàgọ tá.
1: àwẹ̀ wà bóyá ara mi náà bí náà omi kọ́ jíjọ ẹ. yẹsẹ̀ wà bóyá ara mi náà bí náà omi kọ́ jíjọ ẹ. baba yẹsẹ̀.